0: Guided by a shared purpose and a spirit of collaboration, Emory University students push each other to think creatively and work cooperatively, knowing that different perspectives lead to new ideas.
1: What makes Emory special is that it has very rigorous academics, but a community that is willing to support each other. People are always willing to study together and work hard together.
0: Learn more at emory.edu.
2: Ìwà ìjínigbé tó ń gbojú kan sí káàkiri kọ̀rọ̀ kan du ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ polongo lórí ètò gbíngbin igi. Eléyìí tí òǹkà rẹ̀ tó 500 sí kọ̀rọ̀ kan du ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n náà fẹ́ lò láti fi kojú ìṣòro ooru àti àyípadà tó débo ojú ọjọ́. Gẹ́lẹ́ bí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kashim Shettima yóò ṣe gbéra lọ sí ìpínlẹ̀ Èkìtì lọ́la òde yìí láti lọ ṣe àfilọ́lẹ̀ àwọn àkànṣe iṣẹ́ kan tó ṣẹ̀ parí nípínlẹ̀ náà. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun. Òǹkà ènìyàn tí ó tó 19 ni wọ́n ti gbé ìkurujẹ lọ́wọ́ ẹbọra lásìkò tá a wà yìí látàrí ilẹ̀ rírì tó wáyé ní apá gúúsù orílẹ̀-èdè Philippines. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá lówùrọ̀ tòní nínú ìdíje ọlọ́rọ̀ ẹsẹ̀ ọ̀rẹ́ ti àwọn obìnrin láàrin àwọn orílẹ̀-èdè lẹ́yìn tí ikọ̀ Super Falcon fàgbà han ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin orílẹ̀-èdè Senegal pẹ̀lú àmì ayò 2-1. Akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Falcon Justin Madugu ti ń képe ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún láti túnbọ̀ jàṣẹ́kúnra. Ó ní ẹ sì lè ṣe dáadáa jù báyìí lọ. Ìbẹ́ òní ìròyìn òní ju báyìí lọ látorí ìkànnì 95.1 Zobia FM. Ǹjẹ́ tún pàdé wa ní dédé aago kan kù ṣẹ́jú 15 nígbà tá a máa mú ròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun wá sétí ìgbọ̀yìn. Balikis Rewa Mirila wà ló ka ròyìn òun fún yín lówùúrọ̀ yìí. Ire lójú owó ń rí, ire lèmi àti yóò máa rí láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí títí tí ẹ ó fi dópin. Àbọ̀ Ọlọ́run yóò sì dájú lórí gbogbo wa. Àmín.

0: díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó o bá rà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti rà wọ́n kódà iphone tó wù lọ́wọ́ mi yìí lè sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa sí

0: subscribe don't reach you on Wazopia FM.
1: Osanpon kari kari igbona fali fali o iroyin kaakiri le wa ati loke okun
2: Ààrẹ Tinubu ti ṣèlérí láti ṣẹ́gun ìṣòro ètò ààbò bẹ́ẹ̀ ni wọn yóò gba àwọn ènìyàn kúrò lákàtà àwọn ajínigbé. Gẹ́lẹ́ bí ilé ẹjọ́ ṣe ti tako ₦110 billion tí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ń lò láti fi ra ọkọ̀ àti gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú. Bákan náà ni orílẹ̀-èdè Iran ti lérí láti gba ẹ̀san látàrí ìkọlù tí orílẹ̀-èdè Israel ṣe sí ìlú Beirut. Àkùdé dásìkò yẹ̀yìn èèyàn wa ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ló tún dé sétí ìgbọ̀yìn láti iléeṣẹ́ aládùn Wazobi FM lónìí ti ń ṣe ọjọ́ ajé ọjọ́ kẹjọ nínú oṣù kẹfà ọdún 2024 Balikis Irewamiri Lawal ní ọmọ akàròyìn ọ̀hún fún yín. Ẹ jẹ́ mú rin àjò pọ̀ lọ́sàn tòní látorí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi tí ààrẹ ti sọ̀rọ̀ dánilójú wípé ìṣèjọba òun yóò ṣẹ́gun ìṣòro ètò ààbò tó mẹ́ẹ̀ àwọn yóò sì gba gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní ìgbèkùn àwọn ọmọ agbébọn káàkiri kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè yìí sílẹ̀ níbi àpéjọ ètò ìjọsìn tó wáyé nílùú Àbújá lánàá-òde yìí níbi tí akọ̀wé gbogbogbò fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí George Akume ti wá ṣojú ààrẹ ni ààrẹ ti sọ̀rọ̀ ìdánilójú pé àwọn ń sa ipá láti mú ètò ọrọ̀ ajé gbẹdẹmukẹ sí i kí nǹkan sì rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni mínísítà tó ń rí sí Kogun Májàlú Christopher Musa àti gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti jìjọ fọwọ́sowọ́pọ̀ lórí ètò ẹ̀kọ́ tó dáńtọ́ ìkópa àwọn ará ìlú ní tààràtà àti ìfọwọ́sowọ́pọ̀ àwùjọ ìyún gẹ́gẹ́ bí irinṣẹ́ pàtàkì láti fi kojú ìṣòro ètò ààbò tó mẹ́ẹ̀. Ìgbésẹ̀ ọ̀hún wáyé níbi àfilọ́lẹ̀ iléèwé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tìpínlẹ̀ Kaduna eléyìí tí àwọn ọ̀rẹ́ adarí àgbà fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS Olúwatósìn Ajayi fi ta àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lọ́rẹ̀ ìyún nílùú Kaduna. Musa ṣàpèjúwe iléèwé ọ̀hún gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì láti fi kojú ìṣòro ètò ààbò tó mẹ́ẹ̀ nítorí ipa tí ètò ẹ̀kọ́ ń kó láwùjọ wa kò kéré rárá. Ẹ̀wẹ̀ lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Yàwótà àti Ahoro Esiele ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ìgbìyànjú láti gba àwọn ènìyàn ọ̀hún padà ti gbé pọn sí báyìí. Àwọn ọmọ ogun ajàlójú òfurufú ilé wa ti dá àwọn ọkọ̀ òfurufú àtàwọn ẹ̀rọ tó máa ń káwòrán sílẹ̀. Wọ́n ti dà wọ́n síta bìbà. Pẹ̀lú àtìlẹyìn gómìnà Ṣèyí Mákindé, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ láti gba àwọn ènìyàn ọ̀hún kúrò lákàtà àwọn ọmọ ajínigbé. Gẹ́lẹ́ bí àwọn ọlọ́pàá ṣe ti rí Bùsáyọ̀ John Paul, ẹni tó jẹ́ àbúrò sí mínísítà tàná fún iná mọ̀nàmọ́ná Báyọ̀ Adélábù àtàwọn ìbejì rẹ̀ gbà kúrò lákàtà àwọn ajínigbé lẹ́yìn iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nípínlẹ̀ nílùú Ìbàdàn. Ọwọ́ ba àwọn afurasí mẹ́rin, àwọn méjì mìíràn sì pàdánù ẹ̀mí wọn lásìkò tí àwọn ọlọ́pàá àtàwọn ajínigbé ń kojú ìjà síra wọn. Bẹ́ẹ̀ ni wọ́n rí àwọn ohun ìjà gbà lọ́wọ́ wọn. Akitiyan sì ń lọ lọ́wọ́ láti rí àwọn amòòkùnṣèkà yòókù tí wọ́n ti nà pápá bòrà mú. Lẹ́kẹ̀ ètò ìdájọ́ ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó ti sọ wípé owó rọ̀gùrọ́gù ₦110 billion owó náírà tí àwọn aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ilé wa ń lò fi ra àwọn ọkọ̀ àti fún owó àjẹmọ́nú kò tọ́ lábẹ́ òfin. Adájọ́ Yelim Bogoro dájọ́ wípé ₦40 billion fún owó ọkọ̀ àti ₦80 billion gẹ́gẹ́ bí ètò owó àjẹmọ́nú fún àwọn aṣòfin tako òfin lórí èlò rírà. Kò sì ṣe dédé pẹ̀lú ìlànà nípa ṣíṣe òtítọ́ àti òdodo lórí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí owó níná. Lákòótán, adájọ́ pàṣẹ kí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilé wa Godswill Akpabio àti abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé ìlànà tí òfin là kalẹ̀ lórí owó níná. Lágbo òṣèlú, olùdíje dupò igbákejì ààrẹ tàná lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party Dati Baba Ahmed ti sọ di mímọ̀ wípé Atiku Abubakar kò bá ti jáwé olúborí nínú ìdìbò fún ipò ààrẹ lọ́dún 2023 ká ní wípé ó bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Peter Obi ni. Baba Ahmed nígbà tó ń sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán lánàá òde yìí ó rọ àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò láti fọwọ́sowọ́pọ̀ kí ìgboyà níjù má bàa ṣe àkóbá fún wọn ìyún nínú ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà. Bákan náà ni igbákejì ààrẹ tàná Atiku Abubakar ti fẹ̀sùn kan akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè tàná baba chiri lawal fun sise igbelaruge fun awon oro to le fa ipinya ati oro to le da eleya me asile ninu atejade ti agbenuso atiku frank shuaibu fitita loni lana ode yi lo ti benu atelu bili lilo oro iwo daran mo oro eya se le se akoba fun isokun rilede yi to si le fa iyapa oni iwo daran yato eya yato koma fi ohun ti ko jora won we ara won rara ewe ajo to nri si gbigbe ogun ti atakanle arun nile wa ncdc ti fide mule wipo ri orilede wa ko ti ni akosile tabi fide ajakale arun ebola kokon mule won so eleyi lati ton imole si royin kan to nja aro iran lori ayelujara won si ro awon eniyan wipe royin ti ajo ohun ba fi lede nikan ni ku won ma gbagbo nipinle kano ta wa yi ajo isba ipinle yi yo bere ayewo loni ode yi fun awon ti won fe kopa ninu igbeyawo olopo eniyan eleyi ti ijoba ipinle ise agbateru re nibi ti won yo ti se igbeyawo fun nka toko ti yawo egberun meta igba keji oga agba ajo isba mujahideen aminuddin lo kede iroyin ohun lana ode yi o ni awon toko taya ohun lati ipinle 24 ni won gbudo wa si awon ile ise ajo awon nibi ti ayewo ohun yo ti gbera so loni lara awon ayewo ti won yo se fun won ni ayewo arun kogbogun hiv ati aids arun jedojedo ayewo oyun fun awon obirin ati awon ayewo miran to se koko keto igbeyawo to waye ofere gege odi oke okun nibi ti orilede iran ti dunkoko wipe awon yo gba isan awon yo se ikolu sorilede US ati orilede Israel iun leyin ikolu sorilede Israel se si lu Beirut orilede Iran fesun kan wipe orilede America lo fun orilede Israel ni igboya lati se ikolu ohun be ni won tenumo wipe adehun lori jije ki ogun mi gbudo waye lori awon magbebon Hezbollah ti won da rugudu sile ni awon ilu kan to wa ni orilede Lebanon bi ere bi awada ogun to waye ni arin gbugbun ila orun agbaye ti wo 100 ojo bayi ti igbese mimo alafia joba ko si ti so eso rere lekere daraya losan toni agba bolu tana lowo arin fun iko Manchester United Christian Eriksen ni ara re tin bale ni lewo san bayi leyin to subu lile lasiko ere daraya olore sore ile okere nibi ti orilede Denmark tin kojo orilede Ukraine agba bolu ohun to je ni omodun 24 lona aisan iduro okan lojiji lasiko ere daraya Euro 2020 o si gba itoju lori papa ki won to gbe lo si ile iwosan sugbon egbe agba bolu orilede Denmark ti so di mo ipe ara Eriksen ti n bale bakan na ni dokita iko egbe agba bolu re na fi die mule wipe ara re ti n bo sipo iroyin kaakiri ile wa ti loke okun ni ju bayi lo losan toni egbo koko onu re lekan si afitoyin leti pe are tin seleri lati segun soro eto abo to me be ni won yo gba awon eniyan kuro lakata awon ajinigbe gele bi ile ejo se tita ko 111 billion naira ti awon ile igbimo asofin lo lati fi ra oko ati gege bi owo aje monu bakan na ni orilede iran ti leri lati gba isan latari kolu to orilede israel se si ilu beirut iroyin kaakiri lewa ti loke okun ni juba e lo losan toni apa pataki lowo tin tomato eni to dile agbara mu sandra kaura lo sakojopo royin baliki zirewa mirila wa lo karoyin un se ti goyin eyin eyan wa e ma gbagbe e pade mi lori eto lagbo faji ni dede ago 4 radio wa zobia fm na ni ke ma gbo e ma yi kuro nibe

0: mo ni ori wo bire ko gbe mi de ese wo bire ko simire won ni ori lo ngbe ni ti a fi nda de ori lo ngbe ni ti a fi nlola ori lo ngbe ni ti a fi nde niyan pataki lawujo ori mi gbe mi ikori olola ma pe mi ran nise ani wo seda mi gbe mi ki iseda olola ma pe mi ran nise tori wo nikan loba to gbojule oba to fokan te omo iya mi ta ni wo gbojule niyan irole toni ta ni wo fokan te ta lo ti e se gbe mi le gan ko si aya fi oba deda seda to mo wa to mo wa to mo kankan wa to si mo gbangba wa ohun nikan loba to fara titi ko ni ja ni kule lai lai ki o to fi eleran ara se igbekanle ko ba da ko ranti pe o ma adamo awon na asoro ana di ba mi ikojumo to mo bo ba gbeyanju lati fi eleran ara se igbekanle omo iya mi won ma pada ja isi olopon ni o idi reti mo fi n ke totan wipe ko ba da ka fi ireti ati igbokanle wa si odo ba deda seda ka si ni igbagbo lori gbogbo ohun to ba se fun wa ka ma mi kan ka ma foya ka lo mo daju wipe anu olohun ti sumo dede gbigbadura emi ati e o si ti detan bayi ọ̀rọ̀ ìyànjú ni olórí ètò lágbo fàájì nírọ̀lẹ́ tòní kí fàájì tí mo mú wá fún wa kó lè sílé sí wa lára dáadáa ni mo fi ní ká kọ́wọ́ fi ọ̀rọ̀ ìyànjú ká fi wọlé gbogbo nǹkan yòóhùn tó bá ń rò lásìkò ìyá ọmọ ìyá mi jẹ́ ọlọ́gbé tì sẹ́gbẹ́ kan náà ètò lágbo fàájì ti gorí afẹ́fẹ́ báyìí má mi kàn má fòyà fàájì la wá ṣe lórí ètò Aliki zire wa mi rile mi nje la wa loruko baba to bi mi lomo. Emi lomo egba mo lu sabi agungba kala mo gbegi le kan ma mu kikan. Emi lomo yumu yumu loro nke eyi ti o ba ke yumu yumu ma boro lo ni. Emi tun lomo osilekun palekun de. Enikan so wipe eyin je bi aba ma pade. E ja pade nitori ijobo ole. Emi tun lomo ojuba ni re ode kan ina seyin de ni owopo. Sase niyan ni nfe leyin baba si ni le teru somo ni nfe ni loju eni. E ku ile o salafia ni mo ba yin. Lagbo faji leto latori kan ni karun di logorun o le ko dondo wa Zobi FM 95.1 Kano. Enu tun ni ojo aje ti n se ojo kejo ninu osu kefa odun 2026. Abe ri pe like play like wasa osu yi na tun tin lo were were na niyan. Mo gba aládùúrà pé ire owó àlàáfíà àti ìdùnnú tá a mú wọnú oṣù yìí láyọ̀ àtàlàáfíà náà ló máa bá wa gbé títí tá a máa fi rí ìgbẹ̀yìn oṣù yìí láṣẹ ìdùmàrè. Kí n sì tún máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yìn tó jẹ́ wípé inú oṣù kẹfà yìí la agbébi yín sáyé wípé a kú ti ọjọ́ ìbí ẹ̀yìn tẹ́ ẹ ti ṣe kọjá ẹ kú ọjọ́ ìbẹ̀rù ẹ kú rere ọjọ́ ìbí ẹ̀yìn tó dẹ̀ jẹ́ wípé ẹ nípẹ́ ṣe ọlọ́run jẹ́ kọjọ́ òun kò láyọ̀. Lórí ètò yìí láti máa mú àwọn ìròyìn ọlọ́kan òjọ̀kan wá fún yín lágbolé àwọn òṣèré àtàwọn mọ̀lúmọ̀ká wa àwọn olórin. Gẹ́gẹ́ bẹ̀ dẹ̀ ṣe ti mọ̀ wípé ta bá ti bẹ̀ lórí ètò yìí no dolly moment rárá. Bá ṣe ń fi àlùjọ sí yín lára bẹ́ẹ̀ náà la máa ṣe sí arẹpẹtẹ fún yín lórí ètò. Tẹ bá ti ṣetán èmi náà ti ṣetán. Ìwọ
1: ni Olúwa, Ọlọ́run ti kú ipò padà, ìwọ ni ohun títí rà.
0: Unlimited fàájì mo tún kó wá fún wa lórí ètò lénàá mọ́ ẹja lọ polówó ọjà à ń bọ̀.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-Y. R-I-E. Salary.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so.
4: Turmeric.
2: Correct. One carton of Maggi chicken flavor for you.
5: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
6: A wannan kasar tamu ta Najeriya kowa sai ya samu rabon sa mace ko namiji har da yara ma kowa zai yi rabon sa cikin wannan garabasan close up 130 gram red hot zaku iya samu naku kasan daga cikin kyaututtukar miliyan 200

0: bẹ́ẹ̀ ni ọ̀nà tí kò yí pò padà òun la fi ṣègbẹ́kẹ̀lé lórí ètò yìí.
1: Ìwọ ni Olúwa, ìwọ ni Olúwa, ìwọ ni Olúwa.
0: Mo ti sọ fún yín pé tá a bá ti bẹ̀rẹ̀ tó lágbo fàájì ní Dolly Moment ni o. Odidi wákàtí kan gbáko la máa fi ṣe sìyá rẹpẹtẹ fúnra wa lórí ètò.
2: Oṣù bá ń jọba òru o. Ìràwọ̀ tọ̀nà ìmọ̀lẹ̀ kò gbáyé lórí.
0: Ẹ ti mọ̀ wípé abala àkọ́kọ́ lórí ètò yìí la pè ní abala òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe. Wọ́n ní bí ọ̀rọ̀ bá sọnù òwe la ó fi wà. Òwe tìrọ̀lẹ́ tòní lọ báyìí wípé ẹṣin dá omere sá ènìyàn sunwọ̀n ó ku ìwà. Ajé òyìnbó dá àmọ́ ó ku àti ṣe ọdẹ pa ẹran. Ẹṣin dá omere sá ènìyàn sunwọ̀n ó ku ìwà. Ajé òyìnbó dá àmọ́ ó ku àti ṣe ọdẹ pa ẹran. Lóòótọ́ ni wípé ẹṣin dá guwa la mọ̀ wípé ẹṣin dá ó dẹ̀ omere sá dáadáa.
2: Àdúrà ó ń gbọ́ àdúrà.
0: Ṣùgbọ́n ènìyàn sunwọ̀n ojú ẹ̀gúnrégé ìwà wa ń kọ́ báyìí o. Ẹ jẹ́ ká gbìyànjú ká tọ́jú ìwà wa lẹ́nu iṣẹ́ nínú ilé ládùúgbò àti láwùjọ pàápàá. Ẹ má jẹ́ kọ́ máa yọ ṣùtù ètè sí wa nítorí ìwà tá à ń wù. Kò bá dáa kọ́ máa rí àwọn àwòkọ́ṣe rere kọ́ lára wa. Ó tán lẹ́nu ó kù síkù nírọ̀lẹ́ tòní lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe.
2: Ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ bóra. Kábíyèsí rẹ̀ Olúwa.
0: Ṣé ẹ̀ ń filẹ̀ àlùjọ yẹn?
2: Kábíyèsí rẹ̀ Olúwa.
0: Ó yá nítorí ìjọba àsìkò ó yẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ lágbo àwọn òṣèré àtàwọn mọ̀lúmọ̀ka orílẹ̀-èdè wa. Ẹ jẹ́ kí n sáré gbé yín rìnrìn àjò fàájì ránfẹ́. Àwọn àgbábọ̀ wọn ní ohun tá a bá bò òun ló máa ń níyì. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ yìí nírọ̀lẹ́ tòní. Àdùnní àdé ló ń sọ o.
2: Kábíyèsí rẹ̀ Olúwa. Ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ bóra.
0: Àdùnní àdé ló ti ń bá wa lólùfẹ́ sọ̀rọ̀ nírọ̀lẹ́ tòní wípé a máa dáa ká máa fi àwọn nǹkan kan ká máa fi pamọ́ torí nǹkan ta báàbò ló máa ń níyì.
2: Kábíyèsí rẹ̀ Olúwa.
0: Àdùnní ló ṣàfihàn wípé òun ti bí ọmọbìnrin láti bí ọdún méjì sẹ́yìn ṣùgbọ́n tí ó wọ̀n sí ẹnikẹ́ni. Gbajúgbajà òṣèré orí ìtàgé ni Àdùnní àdé. Babe tó ga tó síngbọlẹ̀ tó pupa dáadáa yẹn.
2: Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba. Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba.
0: Òun ló ń sọ di mímọ̀ wípé láti bí ọdún méjì sẹ́yìn lòun àti olólùfẹ́ òun làwọn ti bí ọmọ tuntun jòjòló tó sì jẹ́ ọmọbìnrin.
1: Ọba tó gbàdọ̀ balẹ̀ ọba.
0: Ṣùgbọ́n àwọn pinnu láti gbé pamọ́ kò ń ṣe nítorí pé bóyá ìbẹ̀rù àbí nǹkan kan àmọ́ àwọn kọ̀wé pé kò ń ṣe gbogbo nǹkan náà ló yẹ kí gbogbo ayé máa báyàn rí. Wọ́n ní bíṣọ ẹni bá tàyàn máa ń dawọ́ bò jẹ ni. Ṣùgbọ́n lánà òde ìlóbìnrin ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀. Ó sì lo àǹfààní ẹ̀ láti sọ fún aráyé wípé Ọlọ́run jogún ọmọ tuntun jòjòrò ló fún òun ní ọdún méjì sẹ́yìn òun pẹ̀lú olólùfẹ́ òun.
2: Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba ní Yépẹ̀lẹ́.
0: Àdùnní ní ìpinnu àwọn lélẹ́yìí o kò ń ṣe bí a ti pé àwọn ń gbé àṣírí kankan pamọ́ àmọ́ àwọn pinnu ni nítorí àlàáfíà àwọn àti ìfọ̀kànbalẹ̀ tàwọn.
1: Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba.
0: Bẹ́ẹ̀ ló sọ di mímọ̀ wípé ọmọ tọ́lọ́run fún àwọn yìí àmì gbígbàdúrà ni látọ̀dọ̀ Ọlọ́run.

wùn mí láti sọ̀rọ̀ ráńpẹ́ lórí nǹkan tí Àdúnní Àdè sọ yìí. Fún àǹfààní àwa tá a ti ń ra wọ́ ra ṣẹ̀ sí Ọlọ́run fún nǹkankan tá a ti ń béèrè lọ́jọ́ tó ti pẹ́. Tí Ọlọ́run bá wá ṣe kinní fún wa. Lóòótọ́ tínú wa bá dùn dùdú a lè wò wípé káwọn ẹbí káwọn ará káwọn ọ̀rẹ́ kọ́ bá wa yọ̀. Àmọ́ ìgbà míì a máa dáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ká

àwọn àgbà lọ ní bíṣọ ẹni bá ń ta èèyàn máa ń dawọ́ bò jẹ ni irú nǹkan tó ti ń bèrè lọ́jọ́ tó ti pẹ́ tọ́lọ́run wá padà fi lé ẹ lọ́wọ́ yìí kò bá dáa kí wo àti ara ẹ kó mọ̀ wípé ọlọ́run ló ṣoore èyí fún ẹ kò dẹ rọra bò ń kẹ́lẹ́ kò dìgbà tó bá gbọ́ sórí agbègbè kó bẹ̀rẹ̀ sí nípa lówó adúrò rẹ tọ́lọ́run bá ṣe fún mi rè kò dìgbà tá a bá ń pariwo bọ́lọ́run ṣe ṣoore fún wa tó kọ́lọ́run tó mọ̀ wípé a fi ẹ̀mí ìmoore hàn gbogbo nǹkan tọ́lọ́run bá ṣe fún ẹ jẹ́ ká máa mọ bá ṣe wọ́n máa fi ẹ̀mí ìmoore hàn lọ́nà tó tọ́ àti èyí tó yẹ kò dìgbà tá a bá ń pariwo sáfẹ́fẹ́ ẹ ṣe yẹn lákọ̀ọ́kọ́ lábala àwọn òṣèré Gabriel Fọláyan òun náà bá wa sọ̀rọ̀ nírọ̀ rẹ tòní ṣùgbọ́n àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ orí ìtàgé ni ó ń bá sọ̀rọ̀ tó sì ń gbà wọ́n lámọ̀ràn gbajúgbajà òṣèré orí ìtàgé ni Gabriel Fọláyan ó sì tún jẹ́ olórin pẹ̀lú a máa kọrin tàkasúfè onúrin kan tó kọ́ngbà kan tó dẹ̀ tà dáadáa kókóró yìí fẹ́ mi ní ìbolo wà ohun mi ò dá ni ò jẹ́ kí n lè kọ́ fún yín lórí ètò ọkùnrin náà ti ń bá àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ nírọ̀lẹ́ tòní lórí ètò lágbo fàájì ó ní gbogbo ìlọsíwájú àti ìyípadà tó dé bá eré orí ìtàgé pàápàá jùlọ léde yorùbá lásìkò yìí kò yẹ kó máa jọ wá lójúmọ́ iṣẹ́ akínkanjú tá a ti ń ṣe láti ìgbà yìí wà ni iṣẹ́ takuntakun tá à ń ṣe ni

wọlé àwọn òṣèré orí ìtàgé. Nkechi blessing. Òun náà ti ń sọ̀rọ̀ nírọ̀lẹ́ tòní. Ó ní ariwo ọjà kó bóun tán. Ó ní ariwo ọjà fẹ́ bóná ògo òun àti ẹ̀bùn tí Ọlọ́run fún òun mọ́lẹ̀.

0: in kechi blessing odo odo omo omo odo obinrin to n sere ori itage to kun ni waju to kun leyin to pupa fo yen mo mo pe ti mo pelu bi mo se sapejuwe yen mo mo pe ti ma mo ohun lo n so di mimo wi pe gbogbo awuye wuye ori aye lujara ko ma fa ohun si bi ko ma fa ohun sohun o ma se akoba fo ohun ton lagbole awon osere oni koda o je ka awon lolufe kan ma foju pe ah eni se wa feran wa la bai kan ma fi wo ohun ṣùgbọ́n Ikechi blessing ti ní òun ti ṣetán láti ṣe àyípadà lásìkò yìí.
1: Wọ́n fi mọ̀ lẹ́ṣẹ́ láti ní mo dúpẹ́ tí o fà.
0: Kí àdámọ̀ nǹkan tọ́lọ́hún ò dámọ̀ òun kó má wàá ṣe àkóbá fún òun níbi tí òun ti ń rí jíjẹ mímu òun.
1: Tí o fà èmi àbálá.
0: O tẹ ni kan na awon lolufe Ikechi blessing to so wipe ohun te ro wipe bo se ma nse ni bo se ma nfa wahala lori afefe yen be na lo se ma ri loju aye oni oro teni iso je ko ma ronu arojinle pe ha se ko nse wipe awon elo awon eyan tin foju nkan mi wo ohun bayi sugbon o to ge ni ariwo ti Ikechi blessing pa lasiko yi oni gbogbo nkan to ba ti ni se pelu wahala an fara eni lotun an fara eni lo si lori social media ohun ora ye mo lasiko yi ohun ti ṣetán láti gbájúmọ́ iṣẹ́ tóun yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Bẹ́ẹ̀ ló tún sọ wípé gbogbo àwọn tí wọ́n ti fojú sí pé ibi tó máa bá a dé lẹ́nu iṣẹ́ tíátà á máa wò ẹ́. Oníkọ́ lọ fọkàn balẹ̀. Òun máa yà wọ́n lẹ́nu. Torí òun ti ṣetán láti máa ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ lẹ́nu iṣẹ́ òun. Òun ò ní jẹ́ kí a rí iwọ ọjà kankan kó dí òun lọ́wọ́ mọ́. Ó ní nǹkan tí ó bá ti kàn wọ́n lórí afẹ́fẹ́ báyìí òun ò ní bá wọn dá sí mọ́. Nǹkan tóun fẹ́ gbájúmọ́ lásìkò yìí ni bí òun ṣe máa nílọsíwájú tó gòun máa tàn kálẹ̀ ayé lórí inú àwọn tó ń ṣeré orí ìtàgé nǹkan tóun fẹ́ gbájúmọ́ lásìkò yìí nìyẹn. Bákan náà ni Latif Adédìméjì. Wọ́n ní bí Ọlọ́run bá ti dé sọ́dọ̀ èèyàn. Níṣẹ́ ló hàn dàbí pé bí àyàn wọn tẹ nídìí ni àbí yàn ń ṣe nǹkan kan ní kọ̀rọ̀ ni. Ṣùgbọ́n Ọlọ́run ló dé sáré ọ̀dọ̀ Látífù lásìkò yìí. Bí Ọlọ́run ṣe ń fi ọmọ kẹ lọ́tùn ló sì
2: bẹ́ẹ̀. Ó ní mi tó ní dédé. Ó ti mọ dà ó rẹ̀ mi.
0: Láìpẹ́ ni Ọlọ́run ọba mi òkè fi odidi bẹ́ta ta Látífù Adédìméjì lọ́rẹ̀. Lẹ́yìn náà ló tún tẹ́wọ́ gba àwọn àmì ẹ̀yẹ oríṣiríṣi láìpẹ́ yìí ṣùgbọ́n kò tún takú síbẹ̀ o.
2: Ìlàyé Ọlọ́run ọba máa fi mi lẹ̀ fún yàjọ́ o. Torí mo tún ti.
0: Látífù Adédìméjì tún ti gba àmì ẹ̀yẹ African Illustration Award.
2: Mo tún ti.
0: Ìyún lópin ọ̀sẹ̀ tó kọjá yìí.
2: Àwọn tẹ̀mí wọ́n dẹ̀.
0: Kódà ó sọ wípé ó jẹ́ ohun ìyàlẹ́nu fún òun wípé àwọn ènìyàn kan ń wo òun gẹ́gẹ́ bí àwòrán àpẹẹrẹ rere. Gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere lágbolé àwọn tó ń ṣeré orí ìtàgé.
2: Bẹ́ẹ̀ wá o.
0: Ó ní ìyàlẹ́nu gbáà ló jẹ́ fún òun.
2: Tí ẹ fẹ́ wá yín dèrè mi. Tó jẹ́ pé ó kọ̀ fẹ́.
0: Gbajúgbajà òṣèré orí ìtàgé ni Látífù Adédìméjì ọkọ mọ́ bí n pé.
2: Mo fẹ́ fi ṣe yẹ́yẹ́ wa. Tó tiẹ̀ ti lè tọwọ́ bà kó tó mówó jáde tó ra láì fún mi o.
0: Òun ló fi ròyìn sórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ Instagram page ẹ̀.
2: Tó ra live case ẹ̀ fi hàn ẹ̀yìn dé.
0: Ó dẹ̀ ṣàfihàn fọ́nrán ibi ayẹyẹ ọ̀hún níbi tí wọ́n ti gbé àmì ẹ̀yẹ ọ̀hún lé lọ́wọ́.
2: Òyìn jáde kó má ṣe tán rẹ̀ mi o ẹ̀yìn dé.
0: Ó nígbà tóun bẹ̀rẹ̀ orí ìtàgé ìpinnu òun ni láti ṣiṣẹ́ kóun lè ní orúkọ nídìí iṣẹ́ ọ̀hún.
2: Mo lé mi láàjẹ́ láàṣẹ o, ọmọ ajé owó ni mi ń ṣe.
0: Ṣùgbọ́n nǹkan ti yàtọ̀ lásìkò yìí.
2: Nísìnyẹn kò mọ̀ pé owó lòun rí rẹ̀.
0: Bí àwọn ògo wẹrẹ bí àwọn tó ń bọ̀ lẹ́yìn bọ́ ṣe máa kọ́ ẹ̀kọ́ rere látara òun.
2: Fóònù ẹ o.
0: Bí òun ṣe máa jẹ́ àwòkọ́ṣe rere fún wọn ni nǹkan tóun tún fẹ́ mú gbọ́ lásìkò yìí.
2: Jẹ́lá rẹ̀ mi.
0: Ó ní inú òun sì dùn wípé àwọn ènìyàn ń rí akitiyan iṣẹ́ táwọn ń ṣe lágbolé àwọn òṣèré. Ó tún wá ṣèlérí pé pẹ̀lú gbogbo bó ṣe ń lọ yìí òun ò ní dáwọ́ ẹ̀ dúró. Òun á túbọ̀ máa ṣe gbìyànjú òun máa ṣakitiyan.
2: tori baba lara ba lomo
0: won se tun ma sise kara kara ki ise tohun yan layo yi ko ba le ma tesi waju be lo tun dupe lo gbogbo awon to se agbate ru African Illustration Award fun wi pe won da ohun mo gege bi eni to se toka si gege bi apere rere lawojo awon to nse osere
2: o mo bi ti mo hun re san wa yede
0: oni to n ba le riru ori ofe bayi gba omo iya mi iwo na ma mi kan ma foya o tun mo si pe ore ti e na fe de tan gbogbo nkan to ba sa tin se gege bi mo se so tele ni ko tera mo ko si fi adura kun to ba ti nigbagbo your success is sure.